0: lásán ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olóòtú tẹ gbádùn jujuju, wọ́n wà pẹ̀lú yín lénìí, a ní oríṣiríṣi fún yín. Olóòtú ṣe yìí.
1: Ẹ káàbọ̀ ẹ ǹlẹ́, ṣé dáadáa ni? Àkú sí mi ẹ̀ní láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kalẹ́, ẹ kú ojúmọ́. Ìkíni ní Yorùbá ọlágbára.
0: Olóòtú ọlá wọ́n wà káàkiri, wọ́n ṣe oríṣiríṣi àwọn kí ló máa ń pé interview Yorùbá
1: náà. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ìgboro ni.
0: Ìfọ̀rọ̀wánilẹ́nuwò
1: ní ìgboro. Wọ́n jáde síta, wọ́n lọ sí ìgboro.
0: Wọ́n ṣèta lọ, kò yẹ yín.
1: Àìrọ́ wọn ṣèta lọ, wọ́n lọ síta ni.
0: Kí la ní fáwọn èèyàn wa léde?
1: Ẹ wo, èmi yìí ó lágbára, ó ní mìíní jọjọ, ó skẹ̀ǹkẹ́, ó skoló, ó re tèǹtè. Ìgbádùn ẹ̀ ní lágbára. A ní oríṣiríṣi àwọn àlejò tí a ti pè àti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn àlejò wa. Nǹkan tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ó jẹ mọ́ ìgbéyàwó. Ẹ mọ̀ pé àwọn àṣà wa, nǹkan tó bá ti jọ́rọ̀ ìfẹ́. Inú mi máa ń dùn ni. Wọ́n sọ̀rọ̀ pa àwọn ìgbéyàwó wa bá ṣe ń ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan tó ṣe pàtàkì, àwọn ìgbésẹ̀ tó máa ń gbé.
0: Àwọn oúnjẹ
1: tó máa ń jẹ náà.
0: Ẹ jẹ́ káwọn yọ wá tẹ́tí sí. Ẹ wá sọ òwe, kọ́ tó dẹ̀ tó gbọ́.
1: Ẹ lọ farabalẹ̀ ní ìmàlà rìnrìn.
0: Gan ni.
1: Bẹ́ẹ̀ni.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n á wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?